0: pàtàkì lọ́wọ́ láti ṣàyọ̀tọ̀ ẹni tó jẹ́ kó ṣeé ṣe láti gba adé ilé. Wọ́n wá fi àsìkò bẹ̀rẹ̀ lọ́wọ́ ọ̀gá gẹ́gẹ́ bí ipò mi.
1: Ẹ kú jòkó ológun lèmi èmi ò bọ̀rọ̀ sọ pọ̀ kábíyèsí ní kí n kèrè ohun tí mo bá fẹ́ mo ti mọ ohun tí mo fẹ́ ṣùgbọ́n ó jẹ́ kí n ṣàlàyé fún yín ìdí ẹ̀ tí mo ṣe fẹ́ nǹkan tí mo fẹ́. Ẹ̀yin ará àjogbo ẹ máa kó àfaradà ẹ wo bí ìlú wá ṣe dà.
2: Àkíyègbè ọmọ tí yóò ní
1: èmi ò bá

0: sọ́gbọ́n. Ọ̀bùnjúbò ti fẹ́ náà ní Adé Ìjẹ. Mo wá ké sí ọba yín Lápítẹ́ kí ó gbé Adé náà lé mi lórí.
1: Ẹ wá gbà mí.
2: Ìwọ ọmọ ogun yìí.
1: Ó mọ ohun tó ń sọ.
0: Ayé!
3: Tó fẹ́ ní Adé Ìjẹ.